ọlọrun tó dá àwọn òkè ńláńlá ọlọrun tó ti wà ṣáájú àwọn òkè ọlọrun tó wà nígbà tá a wà yìí ọlọrun tí ó sì máa bẹ nígbà tí ò ní sí nǹkan kan ọba náà ládúpẹ fún tá a gbéga tá a kí tá a ń kì fún orin ńlá tó tún ṣe fún wa ká lọ ká dé ká lọ ká padà bọ ká fẹ́ ká rí ká sùn ká jí ká mú kó lọ agbára èèyàn kọ iṣẹ́ ọlọ́run ọba ni ọba náà la tó dúpẹ́ fún ní kùtùkùtù òwúrọ̀ yìí ìkànnì 103.5 FM láti ń kàn sí gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa wípé a kú ojúmọ́ rẹ ojúmọ́ tó mọ́ wa lénìí ojúmọ́ ayọ̀ ni òní lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàlélógún nínú oṣù kẹfà ọdún 2026 ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ọ̀rọ̀ wa dayọ̀ a ní báráyé fọwọ́ tí ìhun rere tá à ń fẹ́ a tu gbogbo wa lọ́wọ́ láṣẹ ọba mi òkè ọlọ́run yóò ṣe ojú rere sí gbogbo wa àmì lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ èkó kí wàá pé akójúmọ́ rẹ lórúkọ ọ̀gá wa iléeṣẹ́ rédíò 103.5 FM bá a ti ń lọ lónìí ọba mi òkè yóò ṣáájú ọ̀nà wa yóò pẹ̀lú wa àtìlé àtàwa àtàwọn dúkìá àtẹ̀bí àbúrò ní ìṣẹ̀lẹ̀ sí kọ̀ọ̀kan wa àmì ẹ̀ka àrọ̀mà ẹ̀ka àrọ̀sà adé tó ń olúwọlé lórúkọ mi.

tó ṣe é tó ń dùn náà ni ká máa fọpẹ́ fún ọlọ́run tó ṣàánú wa náà ni ká tún máa yìn lórí ohun gbogbo tó ń ṣe fún wa. Táago márùn-ún bá kọjá ìṣẹ́jú 15 ìgbà náà la máa pàdé peaceful peace ọ̀pádìrán láàárọ̀ tòní yóò tún wáyé bẹ́ẹ̀ á tún mú ètò ọ̀rọ̀ ọlọ́run láàrin ìṣẹ́jú péréte wá sí etí bọ̀yìn pẹ̀lú peaceful peace ọ̀pádìrán tí a bá báyẹn lọ bẹ́ẹ̀ di aago 5:15 ìṣẹ́jú a máa ti àwọn èèyàn lọ́kan ọ̀jọ̀kan ju àwọn kókó tó wà nínú àwọn àtúpalẹ̀ ìròyìn láàárọ̀ tó ní sétí gbọ̀yìn tí aago 5:00 yóò fi lò nígbà tí aago 5:00 bá sì lò la máa lò darapọ̀ pẹ̀lú òjíṣẹ́ olúwa Fẹ́mi Emmanuel lórí ètò wa ètò yín turning point láàárọ̀ tó ní bí ó ti máa yí biribiri nìyẹn biribiri bí ó ti máa yí nìyẹn tí aago 6 ó fi lò láti máa lọ sínú àtúpalẹ̀ ìwé ìròyìn nísànsán ìṣe púpọ̀ 10:30 sí wa nílé iṣẹ́ radio 101.5 fm ẹ má gbàgbé pé ọpẹ́ lóúnjẹ tí ọba mi ò kí bèrè lọ́wọ́ gbogbo ẹ̀dá ẹ̀sìn yóò ká sí ọpẹ́ ló bèrè lọ́wọ́ wa ẹ jẹ́ ká fi fún torí pé ohun tó ń ṣe fún wa kò sẹ́dá tó lè ṣe é rárá èmi ò fi yìn fún olúwa o.

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ilé toko náà ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó ta

0: ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyálilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí àwa ń fi yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí ẹ pé 0700-225-5226 0800-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC.
1: FM ló ń tẹ̀ ẹ́ síwájú jẹ́ tí abadé abala àgbéyẹ̀wò láàárọ̀ tó ní kí ni yóò jẹ́ ohun tí ẹ̀yin aráalé ẹ̀yin olùtẹ́tí sí wa ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin alábàárìn wa tẹ́ ẹ bá wa dá sí láàárọ̀ tó ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàlélógún nínú oṣù kẹfà ọdún 2026 ọláyinka abọ́dẹ̀rìn àṣàrìtì mbàtà ni olóòtú fún àgbéyẹ̀wò tààrọ̀ tò ní láìgbàgbé ìyàwó ọláyinka abọ́dẹ̀rìn ẹ̀ka àrọ́mà abala àgbéyẹ̀wò tá a bá débẹ̀ ìdálù òun nìṣèlú ìka tó bá ṣẹ̀ ń lọba máa gé kọmọ bá sì fẹ́ dáràn tàbí tó bá lọ dáràn lóníkálukú ṣe ń lórúkọ wọn lọ́tọ̀ọ̀tọ̀ The Muslim Students Society of Nigeria. Ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó, ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ tẹ̀lẹ́sìn Mùsùlùmí, àjọ wọn, igun ti ìpínlẹ̀ Èkó, ẹni wọ́n mà ti ń sọ̀rọ̀ o, tí wọ́n sì ń sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ọ̀rọ̀ tó bá kanlẹ̀, a máa lójútùú ni. Ọ̀rọ̀ wọ̀ ní débi wípé a ò tiẹ̀ wá rójútùú kankan sí mọ̀. Wọ́n ní ìgbésẹ̀ náà ni kí ìjọba àpapọ̀ kí wọ́n gbé lórí àwọn ajínigbé eléyìí tí wọ́n sọ iṣẹ́ ọ̀hún bí ìgbà téèyàn ìbá máa ta ta ròdo. Tàbí téèyàn ń ta àwọn nǹkan tá a fi mu nǹkan gbígbóná nínú ilé ẹni láàárọ̀ níbi ìpàdé tó wáyé. Ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ yìí o tí wọ́n sì ti níbi ìpàdé tó wáyé tí wọ́n ti yan àwọn olóyè tuntun fún ẹgbẹ́ wọn Amir President of MSSN Lagos State Dr. Ajibola Salami wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìgbésẹ̀ tó yakin òun náà ní kẹgbẹ́ lórí àwọn ajínigbé tọwọ́ bá ti tẹ̀ ọwọ́ bá ta láṣẹ jù wọ́n ní ìgbésẹ̀ tó yakin kí àwọn ìyá tó lọ́rìn báyìí kó wá wà lẹ̀ bó bá láyà ó hùwàkiwà bó bá wá rántí ikú gá wọ́n fúnra ara rẹ̀ máa ka bòròbòrò pé mi ò ní ṣàbòsí àfi kí n ṣòótọ́ wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ bíjọba bá gbé ìgbésẹ̀ yìí àwọn nígbàgbọ́ nínú ọlọ́run ọba àlá wípé ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà yìí yóò sì dé dọ̀ìndọ̀ìn Amir Ajibola ni wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ olórí fún àwọn MSSN nínú ibi ìpàdé tí wọ́n ti yan àwọn olóyè tuntun lánàá òun náà ni àgbéyẹ̀wò wa láàárọ̀ tòní kí lójú tẹ̀yìn fi wo ohun tí àwọn sọ yẹn pé ìjọba afárá ẹka àwọn òfin sílẹ̀ ẹni tó gbé pa ńlá báyìí ní ọ̀rọ̀ tiẹ̀ ẹni tó mégungun ẹran ìjìyà báyìí lòun ní ẹni tó wá gbé màálùú bọ́bá ti tásìkò á ṣojú òpó sílẹ̀ ẹ sì láǹfààní láti máa bá wa dá sí bẹ́ẹ̀ tí ń tẹ̀lé wa inú wa ń dùn ọlọ́run ò sì ní ṣe yín lẹ́yìn náà nìkan. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní níbi tí mo ti ń ta kíní ta kéjì bọ́m̀bọ́ lùkùtù o nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ tòní náà ni wọ́n mà ti ń sọ̀rọ̀ àwọn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́pàá o state police àwọn police kì í ṣe state nìkan wọ́n ti ń sọ wípé àwọn gómìnà lẹ́yìn ti won so wi pe Olorun tin se o ti nkan tin se enu re lati ri wi pe gbogbo nkan fi ese mule ti o si je wi pe state police service eyi ti a tin bere lojo to ti pe to si wa se be di eko to rorun fun awon eyan ti won po logbologbo ngbe mu die die ninu iwe iroyin the punch to jade laaro toni egbe awon gomina agbarijopo won ni won ti se ipade kan ni office won to be lolu lewa ilu Abuja ibe na ni won ti soro wipe nigba to ti se se yi ti Olorun ti gbo adura to hun gbogbo omo orilede Nigeria si ti le se okan lori wipe anfe state police to ba ri be awon kokan kan wa to ye ko je isongbe isongbe isongbe leyin e tori pe ta ba ri balogun agbodo ri basorun nigba to baba ti joko laafin o ye ki balogun o wa legbe o ye carrot o ka sirosi awon ni awon nkan shampoo shampoo kan o si tun wa to ye ki o wa legbe ki okun ati agbara o le wa daada lodo awon gomina ti won se ijoba ipinle won papa lori oro eto abo inu we iroyin the punch na ni won ko si ni aro toni awon gomina gomina ni won peju pese ti won si so be ba tun wa gbagbe pe ile igbimo asofin awon na si gbodo da si oro yi o saju ni ile igbimo asofin orilede Nigeria ni saju ni bere osu ta wa nu eyi ni won ti so wi pe wiwo lotun wiwo lo si lori ati le ri wi pe eto abo orilede Nigeria e je ka buwo lu awon kokankan be ni won fa pada lo si inu we inu iwe itan akosile orilede Nigeria we ofin Constitution 1999 bi joba apapo orilede ba wa ti won ni awon olopa ti won ko si won to buru bi ti ijoba ipinle na to ba wa tohun na sise won ni gbogbo e gbomo foyan ka oda ka gbomo sibi ka gbomo seyin ori omo ko sa ti duro re leyin alabiamo nje ti gbo ninu we royin New Telegraph eyi to jade laaro toni oju ewe keta soju ewe karun ohun ni royin ni o mu mi lo won ni bomb blast eyin lori isele idugbamu kan ti awon eyan fura wi pe Olorun ma je ka buru wole to wa sha ti sun bayi sha nsun sha ni awon oja kan ni oja kan ni pinle ko ni won ti so oro yi o nibi ti eru igbon jinijini to ti ba awon eniyan leyin ti won gbo idungbamu ohun eni ti wa je commissioner olopa ni pinle ko ogbeni fatality jani ti won ti fi okan awon eniyan bale wi pe e ma je asare eyin keke ka lokolu moto e je ase pele pele lori oro eto abo nile yi ko awon o le so nle ebomi ati le ebomi na gan won ni apa o pada ka gbogbo awon ti won la kaka lati da wa laamu ni ana loja amusi le ruma ti ba awon eniyan nigba ti won sadede gbo ti kokan kan dugbu ti won o si gboru eri ni won ba kesi awon to ye ki won kesi awon to si ye ki won gbo ti won gbo si na ni awon olopa won ni kawon eyan fokan bale tori bi pe oni si ewu gbogbo imo si imojo won ni mo eni ni oni le dale lori ipinle ko nje ti gbo ninu iwe iroyin yi na iyen iwe iroyin New Telegraph ibe na ni mo si wa apa bi ti mo si lo ninu iwe iroyin ohun ohun na ni eleyi to ni se pelu oro eto eko lori awon omo wa nibi ti won tin so ninu iroyin yi wipe owo ya ati baba o nbe lowo yin o nu wero yin New Telegraph tori pe bi gboro se dun wo si teyin na mo lodo tiyin kini pa te ko nbe lori ati le ri wi pe iya ati baba ka duro daada pelu awon omo wa ka ma fi won sile loponlo ti won ma ba di idakuda bi igboro ti ri to je pe orisirisi awon omo lo nbe nbe e ti gbo ninu we iroyin the nation to jade laaro toni ibe na ni won ti ko iroyin ijo ti won so wi pe awon agbogun oloro gbogun oloro owo te won owo ti te won awon to ja wi pe ise ka gbogun oloro ohun na ni won fi se owo bi igbeyan ba ma lo soja ko lo ra ewedu ko tun ni ara irubo o e pate gbogbo e sita owo awon ajo NDLEA o ti te baba agbalagba kan tohun na fi ogun oloro fi nsowo ni gbogbo ojojumo ti won ba ti ji nle ti gbo Ilu Ti Gbọ́ Ile Iṣẹ́ Radio 1 103.5 FM. Ounte siwaju.

0: ṣùpọ̀ òfin mú àwọn mẹ́ta kan. Wọ́n ti fọwọ́ ṣùpọ̀ òfin mú àwọn mẹ́ta kan ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn tí wọ́n sọ wípé òjíṣẹ́ olúwa dédé dákẹ́ nípínlẹ̀ Ondo. Nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní, Ondo State Police Command wọ́n ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ikú tó pa senior member ilé ìjọsìn Cherubimman Seraphim Church kan, Elder Omotayo Fajana, ní eléyìí tí wọ́n sọ wípé gbalaja ni wọ́n mà déédé bá òkú wọn nínú ilé ìtura tí wọ́n wà ní ìlú Àkùngbá Àkókó, ìyẹn ní Àkókó South West Local Government Area nínú ìpínlẹ̀ ọ̀hún. Fajana, ẹni ọdún 91, ni wọ́n sọ wípé wọ́n lọ ṣe ètò kan nílùú Àkùngbá Àkókó tó sì jẹ́ wípé ètò ọ̀hún gbà wọ́n lásìkò díẹ̀ torí pé àwọn ni wọ́n dúró gẹ́gẹ́ bí ohun bàbá aládùúrà fún ètò tí ó wáyé ń bẹ̀, tí wọ́n sì tún jẹ́ bàbá aládùúrà bákan náà fún ògo Orímọládé sí Annes Church Okerigbo. Wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ nígbàtí ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá DSP Abayomi Jimo tí wọ́n ní ọwọ́ ti tẹ àwọn mẹ́ta kan. Àwọn mẹ́ta yẹn ni wọ́n fura sí pé àwọn ni wọ́n bìbejì tí wọ́n tún wá ń gbìn. Inú ìwé ìròyìn The Punch ló wà láàárọ̀ tòní, àwọn arúgbó wa ò ní kúkú yà, àwa ọmọ wọn ò ní kúkú ẹ̀sìn, tá a bá lọ a padà dé ní láṣẹ ọba mi òkè. Ǹjẹ́ ẹ ti gbọ́ visa fraud? Mo fẹ́ jápa, mo fẹ́ sálọ, mo fẹ́ kúrò nílẹ̀ yìí. Ní ìpínlẹ̀ Enugu, wọn ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin àwọn àjọ EFCC nìyàn. EFCC, Economic and Financial Crime Commission, wọn ni wọ́n ti mú ẹni tí ó jẹ́ olórí fún the Chief Executive Officer, Godben Global Travel and Tour. Wọ́n ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú wọn látàrí owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ 24 victims tí wọ́n ti gba owó lọ́wọ́ wọn bíi kíní ṣe, tí wọ́n sọ wípé àwọn a máa ṣàlàyé fún èèyàn pé amojúlẹ́jà, amọ̀lágbájá, amọ̀tàmẹ̀dù, àmọ́ lẹ́yìn ò rẹ̀yìn níṣe ni fóònù wọn kì í lọ mọ́, tí wọ́n sì pa pátá. Pátá nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní, òun náà ló wà. Àwọn ọlọ́pàá wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí akàròyìn iléeṣẹ́ rédíò iléeṣẹ́ tẹlifíṣàn OGTV tẹ́lẹ̀ rí, tí àwọn apanijayé sì wọlé pa wọ́n lójijì. Wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó lọ́rìn, iṣẹ́ ìwádìí ọ̀hún sì ti bẹ̀rẹ̀ sí ní mú èso jáde lórí ikú tó pa kì í tán Oyèṣíkù, ẹni tó ti jẹ́ akàròyìn iléeṣẹ́ tẹlifíṣàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n wà ní agbègbè Ìyànà Àgùdù ní ìjọba ìbílẹ̀ Owóde Ọbáfẹ́ nínú ìpínlẹ̀ Ògùn. Olúwaṣẹ́yí Babaṣẹ́yí tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀. Wọ́n ní ọkọ̀ wọn tí wọn ò rí, Lexus RX 300, wọ́n ni wọ́n ti rí ìgbà padà. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọbọ̀ egun àláre, gbogbo ẹni bá pagúnnugún wọn ò kì í tọ́jọ́ o, èèyàn tó bá pa kàlàmàgbò mo kì í túṣu. Ẹjẹ́ ń fílẹ̀ lápá abẹ̀yẹn náà. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní, ọmọ mi ò ní kú, ọmọ tí yóò ní rùn, gbogbo wa ò ní fojú sùn gbére lórí àwọn ọmọ wa o, bàbá kan ló ń pariwo tantantan. Ọmọ ọdún 14, níbo lẹ ti fẹ́ jẹ́ kí n bẹ̀rẹ̀? Ọmọ ọdún 14, kí lẹ fẹ́ fi dí fún mi? Ọmọ ọdún 14, ẹ bá ń wọ́ ọmọ mi. Ìpínlẹ̀ Ọ̀ṣun nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, níbi tí bàbá kan sì lè dákẹ́ tó sì ń pariwo tantantan. Ìkúnlẹ̀ Abiyamọ o, Ezekiel Ọlápàdé ni wọ́n sọ wípé ìbọn màbá ní ìrẹ́pọ̀ ọdún Local Government Secretariat nílùú Lobu ìpínlẹ̀ Ọ̀ṣun. Gbẹ̀ngà Ọlápàdé tó wá ń ṣàlàyé ọ̀rọ̀ yìí nígbà tó mi lérè tèrèǹtè sí bàbá òun lójú lórí wípé ọmọ ọdún 14 kí ló ṣẹlẹ̀, kí ló ṣe? Wọ́n ní láàrin ìṣẹ́jú kò tó ṣẹ́jú 30 tí ariwo ìbọn bẹ̀rẹ̀ sí ní rọ́ takòtàkò nigba ta won awon janduku oloselu ti won so wi pe won dedede agbegbe won won daruko eniko allegedly sayidi tanfani ni won pe o won nu lo lewaju fun awon awon adaluru emo egbe oselu ohun ti won si de agbegbe ti won bere si ni yinbon takotako awon tin gbo ohun ibon ohun o tori wi pe ibi ti awon ti wa ta won tin se ere aye jeje la won wa nta won nibi ti won tin fi be mu ba fufun balawo ninu akete eyan mi n gba kon mu kon ko mi o ko tun mu kon ko ra re ka jo ma won ni la won se o a fi gba ti o to arin ogun seju tariwo yi bere ti gbogbo le su dududu ni won ba so pe omo awon o ti di eni ebora bajon olopa e ma wa won niro omo ti won gba lowo awon yi ki se paper ki si se owo teyan ma ni baba sise owo won a pada de nbo de ka won o ti bere omo odun merinla odologbe nipinle osun nde ti gbo ninu iwe iroyin New Telegraph to jade laaro toni lori oro eto abo negotiation awa la mo won eje ba won dun lo dura gumi eh oju ewe kini o to lo repete ni oju ewe kini oju ewe keji oju ewe keji oju ewe keta di logbon o tun to lo sibe ninu iwe iroyin New Telegraph to jade laaro toni na ni won ti so wi pe awon eyan tin fi enu kun baba yi ko sese bere o ti pe o ti to ojo meta o won ni baba na kuku wa olori oro eto abo baba na wa salaye wi pe ani emi kan je joba to employ won lati ma mo pada wa da si bayi amo eto abo orilede Nigeria yo pada duro don don ohun na loro to wa be e lo ka ninu iwe iroyin New Telegraph to jade laaro to ni se mo pe eni to ba la epo leyin owe e ma fura si pe nkan kan ta gba yin be ngo ba tin wa nfo Olorun to tole to na se ledumare mi pe Olorun ba ri o nda ti gba awon oba laye won ti ja o won ti ja pa ninu ipinle Kwara awon oba alaye ti salo won ni won o duo nle mo opo oba lodun 2024 asoro ti e ti sele ko to wa buragada fe na ni won so pe awon oba kan won ti kuro nile o leyin to je wi pe awon agbesunmomi won wodu won ni won mu olukoro ti koro Ekiti oba Olusegun won se won won si nkan kan to sele won ni won tun de awon obomi na won tun se won won nkan kan o sele ngba to wa je wi pe iku to npoju gba eni yo ba lobo won ni owe buruku bayi n lo fo jade lenu feni to ba logbon lori opolopo awon ba ni won ma ti sa kuro ton ni lu edakun edabo elawa egbawa ke ra wa kale je ti gbo le ise radio 103.5 fm lonte siwaju e ma gbagbe ita abade abala agbeyewo nkan ta agbeyewo laaro toni ohun na ni kini ero ti oju wo le fi wo oro ti awon ti won je akeko musulumi mssn ti won so wi pe ki joba gbe igbese kan kale ki won gbe ilana ofin kan kale ti o je ijiya fun gbogbo afurasi ajinigbe abajinigbe ta mu pato pe looto loji eyan pe ki awon wa ni eje won mbo
1: jira tu wole de o alhamdulillah assalamu alaikum gbogbo muslimi to be ni ile igbimo asofin ipinle eko n fiti feti fe pe gbogbo mumini ati mumini na ododo sibi adura ati wa si odun tuntun ijira eleketadinlogun iru re iyen 17th annual ijira and dua lecture eleyi ti won pe akori e ni sacred covenant of citizenship islam security and our duty to nigerian state to ma waye inshallah ojo wednesday ojo kerindinlogun osu kefa odun 2026 ninu ogba ile igbimo asofin ipinle eko dide bi agogo kan san nibi ti awon afa to nimo to danto ti ma ba wa soro olorun baba wa ekomodo imam lukman abiodun lawal director islamic affairs sam etnan air force base o nbe ni ikeja ati sheik abdurahim abdullahi solati albarazi laigbagbe sheik ahmad bukari almukar alejo pataki ojo na ni gomina ipinle eko babajide olusola sanwoolu ti oludari ile igbimo asofin ipinle eko right honorable dr mudashir ajayi obasa ma gba gbogbo eniyan lalejo fun ekure lẹ́rí àlàyé ẹ lè kàn sí honorable ibrahim ajani owolabi alága 1448 hijra planning committee olùkéde mrs adenike abolanle oshinowo clerk of the house masalam.
0: The Muslim Students Society of Nigeria. Hello.
2: Ojumo.
0: Ojumo Reni, sir.
2: Kipin of Mugele, Lati Jemu.
0: Angbo Yiba Bawa.
2: Nikoti, Awa, Omo Wanyeso.
0: Beni.
2: Nikoto Nilari Bani.
0: Ishi, sir.
2: Oni, no, Eto Bati Si Iwawi. Oni Si Iwatata.
0: Beni.
2: Eje Kalo Sino Sibeli. Eje ka wo kan ti omo David Absalomu to je si baba o le baba e kuro loju oji to ju pe baba o mu binu ri ko fowo to lere keri eni keni to ba ti mu pe o ti nkan bayi iya ko du ese section 2101 ko si nkan to do ipe ti o ba ni kan ti a da jo ba ni kan lo pa yan kan pe ko bi na gbodo sayin e se te we kan lo pa ni
0: sisan adupe pupo lowo yin baba wa na so wi pe un ti awon ajo yi ti won so o da gan ni. Hello. E ka ro sa. Yes sir. Oruko yin bi te ti gbe wa sa.
2: Oruko mi ni Alhaji Oko Ya Tunso Bari.
0: An gbo yin Alhaji.
2: Mo fun yin dara pupo ju.
0: E se sa.
2: Lori bi o ba se. O ba bi pa ju e se. Mo je ti o se ko ba ti mo mo de yin.
0: Hello. Hello.
2: Hello, Eka.
0: Eka Rosa.
2: Mo sumo wa. Nípa bẹ́ẹ̀ yẹn,
0: ìgbésẹ̀ tó bá kàn lẹ́sẹ̀kẹsẹ̀. eka aroma madam e lo wo nisin a nse awon atuse kan lori ise mo wi pe beyan ba laso tuntun a tun ra tuntun a nse awon atuse kan ni bo e ma gbo wa bayi e ma gbo wa bayi e ma gbo wa bayi awa na la ni e se pupo Emma Jackie ara kan yin eh an se awon atuse kan ni ori eni o de ti n jade bayi e ba wa yi sibe e yi sibe Bond FM 92.9 Radio 1103.5 FM Metro FM 97.7 Radio Nigeria no kan le wa hello
2: Ohun
0: na ni ma ohun ni ma ohun ni ma ohun ni ma 07047 e se pupo fun ife yin ma eyin na ni dani kan se aye yin 07047033341 hello
2: hello
0: hello
2: ere ku eto
0: olorun lo ba wa to Radio 1 103.5 FM. Radio 1 lewa yi Radio 1.
2: Radio 1.
0: Okay. Yes. Ma. Ah, e ku ojo meta ma.
2: Yes ma.
0: Gbogbo le nko alafia la wa.
2: Awon lori wa o la ma be la o si won ki won ko gbe bi. Awon ni won se wa ti won gba wa le o. Ona se wa ti won gba wa o won yo. Ise lori ise ati wa ju obe o yo.
0: Yo si yo.
2: O gbo ti baba ye ko ro di. Gbo won ni bi gba ti ye se ko ki ni kan sa be ni nje oka. Olo ala ala ala se a gba wa le o.
0: Ami
2: le po wa wo ti e ri we ya de ti pe laye.
0: Ami ohun lo dun mo wa nu moran moran yi bi oyin si ro eja mu pe eyo kan yi ko to di pe a ma lo hello
2: hello
0: oruko yin bi te tin pe wa e ka ro sa a ni aso ko ko mo yes sir ati kesu an gbo yin okay e ba wa se papa pa sa Radio 1103.5 FM e ma yi kuro be aje ma wa gbogbo wa lata atajire oba mi oke yo soju rere si wa ona abayo lati buri gbogbo awon agbesumo mi nle yi ona oba mi o la han wa loruko charity nbata tojo lootu agbeyewo loruko oga wa agba Abiola Peter, Silesia, Radio 1103.5 FM. I did to one who will call me. Simon Nija Kadarapo. Nija Raro, you are. Nilba Abuja.
3: Court adjourns case challenging PRP presidential candidacy of former Governor Donald Duke.

0: ìgbà tí mo fẹ́ àwọn orí pípítà ni ọ̀gá mi pítà wọlé bóyá orúkọ yìí bọ́lẹ̀ tí ń pè.
1: Orúkọ mi Najim láti ọkọta.
0: Alàgbà Najim láti ọkọta.
1: Bẹ́ẹ̀ sà.
0: Ọyẹ mú nọ́mbà.
1: Nọ́mbà 6.
0: 6 ẹ̀fà.
1: Bẹ́ẹ̀ sà.
0: Ìbàdàn tẹ̀lúdó. Ẹ parí ẹ̀ wo yín nìyẹn. Ìbàdàn ó tẹ ìlúdó.
1: Ìbàdàn tẹ̀lúdó.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ó kú abẹ tí ó mu.
0: Ẹ gbọ́ parí òwe yín torí ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ìbàdàn tẹ̀lúdó, ará oko làwọn ò ní nájà wọn. Ẹ mọ́ fèrè oko yín ṣòfò dànù. Nígbà Ìbàdàn bá dàlúlẹ̀, tára oko kan ní àwọn ò ní lọ́jà tẹ́ dálẹ̀. Ìbàdàn gan fúnra ara èrò. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ṣe mo dúpẹ́ torí ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ìbàdàn tẹ̀lúdó, ará oko làwọn ò ní nájà wọn. Ọ̀tẹ̀ la bá ń bẹ̀. Ẹ jẹ́ mọ́ fèrè oko yín, ẹ mọ́ fi ṣòfò dànù. Hello, ta ló wà lójú òpó? Hello, 0704700-3341. Hello.
1: Hello.
0: Hello.
1: Kọ́dì látàdé Ọládé Yemí ló sọ̀rọ̀.
0: Kọ́dì látàdé Ọládé Yemí. Ọyà ẹ mú nọ́mbà.
1: Nọ́mbà 3.
0: 3 ẹ̀ta ti lọ.
1: Nọ́mbà 8.
0: Ẹ̀tẹ́ jọ. Ẹ̀dọ̀ àgbọ̀nrín ò ṣàdédé wọ́n. Ẹ̀dọ̀ àgbọ̀nrín kò ṣàdédé wọ́n.
1: Ẹ̀dọ̀ àgbọ̀nrín ò ṣàdédé wọ́n.
0: Kò ṣàdédé wọ́n. Kí nǹkan ṣe káà kí èèyàn mọ̀ rírà. Hello. Bí. Hello. Ẹ parí ẹ òwe yín nìyẹn. Ẹ̀dọ̀ àgbọ̀nrín ò ṣàdédé wọ́n.
1: Ẹni
0: how much?
1: Ẹni how much? Ṣé máa ní lẹ́jà?
0: Kí lẹ wí?
1: Kéléwé
0: ọmọ ọmọ ní lọ́jà. Ẹ gbọ́ parí òwe yín. Ẹ̀dọ̀ àgbọ̀nrín ò ṣàdédé wọ́n. Orí ẹlẹ́tù ló ti ṣẹ̀. Ẹyin náà wo ojú ṣẹlẹ̀ lásìkò yìí. A máa sọ pé àwọn onímọ́tò akẹ́rùkẹ́rò iye tí ń gbé yànà pàjà láti sódò sódì ó ṣe báyìí. Kò ṣàdédé wọ́n. Níbo ló ti bẹ̀rẹ̀? Orí ọ̀rọ̀ epo pẹtrọ ni ẹ̀dọ̀ àgbọ̀nrín ò ṣàdédé wọ́n lórí ẹlẹ́tù ló ti ṣẹ̀. Ọdẹ náà owó tí ń ra ẹ̀tù ìbọn ó ti gbowó lérí. Ẹyin tí wọ́n wẹ́dọ̀ àgbọ̀nrín owó kékeré kan lè ṣe o. Làbá ń bá àwọn dírẹ́fà tí ń gbèrò akẹ́rùkẹ́rò àbábú wọn ipe iye tẹ́ gbé yànà pàjá látòsódì ó ti wọ́n jù. Wọ́n ni
2: ọgbẹ́ni wọ́n náà lọ bèrè ilé epo.
0: N tó fà á nìyẹn o. Ọyà ìpè mi rédíò wà ní mo wà 103.5 bẹ́ẹ̀ ni. Owó lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe tọ́rọ̀ bá sọnù òwe la fi ń wa. Owó ni abẹ́ ọ̀rọ̀ tó mú sánsán tá a fi ń gé okùn ọ̀ràn kúrò lọ́rùn láì farapa. Tọ́wọ́ ń gbọ́ kò sójú mi kì í pẹ́ ń kóòtù. Hello, ta ló wà lójú òpó? Ayẹniyẹ nìyẹn. Onígègé mi lọ́jọ́ òní nìyẹn. Hello.
3: Ẹ káàárọ̀ o.
0: A kú ìyálẹ̀ ta.
3: Inú Adé ni láti bẹ̀rẹ̀ Lẹ́kí nọmba 1.
0: Ìyá kílẹ̀ pé.
3: Inú Adé láti bẹ̀rẹ̀ Lẹ́kí.
0: Síjú Adé.
4: Tinú
0: Adé. Ẹgbọ́ òwe yín o. Bálùwẹ̀ lèmi o.
5: We have you covered with up-to-date information on news, talk, and sports. Whilst you wait, we'll make a great company, and as we tag Duff, you find us there, keeping you satisfied.
6: Radio 1, 103.5 FM, all news, talk, and sports.
5: We are the trailblazers in radio broadcast.
7: Nothing can stop me, I'm always...
0: Pé torí obìnrin kan náà ìyẹn ni pé ọmọ téèyàn bá mọ̀ tẹ̀ ìwọ̀n bá ló lè ṣàkọsí mo ti jọ bí kódà ibi tá a sin èkejì ọmọ ẹsìn mo mọ bẹ̀ kó lè bá wọn pé bálùwẹ̀ ní mí ìhòòrè ọjọ́ mi lójú ìyẹn kì í sóbìnrin nìkan ẹ tó bá ń gbéraga ní ọmọ bàbá wa ìyá wa mọ̀ ń parú òwe bẹ́ẹ̀ fún tí wọ́n mọ gbogbo àlámọ̀rí ẹ gbogbo plus and minus ẹ wọ́n mọ̀ bálùwẹ̀ ní mí ìhòòrè ọjọ́ mi lójú o má rí mi fín o. Hello, ta ló wà lójú òpó? 0704700-3341 Radio 1 náà lẹ̀ wá 103.5 FM. Okanergi, ninu eyin to wa ni ka enu, okase laraba, ninu ogi to wa legan. E gbe polowo oja wa, e ri pe mo ta warawara bo meta tin ta ni. E ko ebun wa sori eto yi, be ni. Te ba ti kebun wa, eyin o tun mu awon owe akane, number bi pe ene wo, iru eni to mu number 1, ona eni to ba gba ka fun legberun meta, eni to mu number 5, oni to ebun to nko lere ni, ankara opa mefa, yin alaja yoyin oye, eni to mu number 10. I can text that. Ni ya na paja ka fun la karo pa mefa. Eyin na le kebu wa gbogbo awon owe me dogu ti mo ko wa yi mo fe ki ke mu loko kan kebu kokan wa lori e. Sugbo won to ba mo kan nu number meteta o mu 1 o mu 5 o mu 10 to ba ti gba wa gba recharge card ni ba send e sin ti ba ti pari etu lese kese ise mi da agbara olohun ka ye latodo temi be ni e pe mi e da so we owe yoruba se pataki ngba to mo ba de lati suku to mo we marun wa lotodo oluko ati mommy ati daddy e meyo kankan ninu owe mararun iwon ba le lo bu omo yen mo ti o ba pass yoruba o iwon ba le le bu mo o bi o ba pass ede yoruba o iwe eso oro de wa ti taju ni naja ni oju ele gba ko mo ko apa kini mo ko apa keji mo ko apa keta mo ko apa kerin be ni ke le ba mo ojo tin pa gubo ojo ti pe o owe apa kini Olugbe baba wa gani fine mi baba ni father of the day jota ko we yi jade ni ikeja local government baba lo kokodi baba lo gbeyin lo be ni ko lo tubo mo ba ndele fun baba mi olugbe oloye gani fawe mi ogbojo alatako ti leburu kokoko buru kokoko ko e mo ti bologbo pala baba ti ngbejo ro nle yi adajo gan mo pe wi nkan orun re baba ni taju mo ni sa mo ni mo translate owo yoruba e soyinbo I don't want to be taken, but I will be about the money. When you kill this, when you talk to translate here, so you bo, when you call away your bow, when you are on your bow, and you let them board you wallow, when you might be babble me, when it is over your bamo, and it might translate it, or my Yoruba, to my fair book, cook book, or my Yoruba, to my fair ma, come ma, you know, you call him over, bear, lost it here, yeah, in the peckle. You want to ban sorrow. To take your canoe now, way, little fellow. Oyinbo lo de so o le translate e lopolo are ko gbe si sugbe ko kin ko sile ninu kin pe yoruba ri oyinbo ri no bi aso oyinbo 0704700341 beni radio 1 ni mo wa ikani wa ni 103.5 fm ta lo wa loju opo oya aye ni pan gbohun soke na

níbi gbogbo tẹ́ẹ̀tì lórí ọ̀fẹ́ láti mọ gbọ́ ìkànnì yìí orúkọ mi ni ọ̀mọ̀wé adéwálé àkàndé adéọlá jp aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìrìwúrọ̀ travels and tours yes àwa ní akọ́ṣẹ́mọṣẹ́ nípa ìrìn àjò sí ìlú òkèrè nínú ìrìn àjò wa gẹ́gẹ́ bí ènìyàn ara nǹkan tá a lè kà lóhun àṣeyọrí ni ká ní orí ọ̀fẹ́ láti mọ lọ ìlú kan sí ìkejì tá ń pè ní traveling ó wà lára ẹ̀kọ́ tá a wá kọ́ láyé gẹ́gẹ́ bí òbí kó mọ yan gẹ̀pọ́mọ mi wà ní canada ó ń kàwé lọ́wọ́ ó wà lamẹ́ríkà ó wà ní london ó wà ní europe ó ń kàwé lọ́wọ́ ara nǹkan téèyàn lè mú yan gan ni o ẹ mọ̀ pé àwọn kan wà wọ́n ní àyànmọ́ tó dáa ṣùgbọ́n kò sẹ́ni tí ó tì wọ́n síbi tí àyànmọ́ wọn yóò ti fọhùn ọ̀pọ̀lọpọ̀ wọ́n kọ́ṣẹ́ wọ́n kàwé wọ́n dẹ̀ mọ́ dáadáa ṣùgbọ́n wọn ò rí opportunity láti explore talent wọn láti fara wọn gòkè ìrìn àjò wọn wá dàbí pé wọn ò wọ́n ṣẹ́ṣe ẹni tó ń ṣiṣẹ́ tí ò ní olùrànlọ́wọ́ àtẹni tí ò ṣe rárá ṣe mọ̀ kí bákan náà ni wọ́n kí ni mo wá ń gbìyànjú láti sọ fún yín ìrìn òwúrọ̀ travels and tours a máa ń jẹ́ kí àlá ènìyàn láti lọ ìlú òyìnbó kó wá sí ìmúṣẹ we bring your traveling dreams to reality yes in tó sọ pé kò ṣeé ṣe yẹn àbò difficult ẹlòmíì tiẹ̀ dé sọ pé mo ti patronize yé mo patronize bí wọ́n padà tàn mí ni ẹ wo àwọn travel agent yẹn ní ìgbàgbọ́ nú wọn ẹ wá o gbogbo wa kọ o àwọn kan wà nínú iṣẹ́ yìí tó jẹ́ pé wọ́n ní orúkọ tó dáa wọ́n mọ tí wọ́n ṣe wọ́n dẹ̀ ní ẹ̀rí ọkàn wọn ò lè tán ara wọn ní ìrìn òwúrọ̀ travels and tours wà ṣé ká máa kà lé ní èjì ẹ̀ta àti níyàwó èèyàn tán ti ara iléeṣẹ́ yìí lọ sílùú òyìnbó tó jẹ́ pé tá a bá send video tán ṣe sí yín ẹ mọ̀ pé ọlọ́run rán wa a dẹ̀ ń ṣiṣẹ́ tọ́lọ́run wa ní ìrìn òwúrọ̀ travels and tours kí làwọn iṣẹ́ tá a máa ń ṣe ohun àkọ́kọ́ ni visit visa ohun tá a kọ́kọ́ mọ̀ tó jẹ́ ìdojúkọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó fẹ́ lọ ìlú òyìnbó ni pé wọ́n máa ń fẹ́ activate àwọn country ńláńlá kan pẹ̀lú virgin passport kí ni wọ́n pè ní virgin passport ó ní páálí ìwé ìrìnà táwọn immigration fún yẹn tí ò sí visa ń bẹ̀ ó virgin kò yẹ kó o fẹ́ lọ canada pẹ̀lú virgin passport kò yẹ kó o náà fẹ́ apply sí uk embassy pẹ̀lú virgin passport kò yẹ kó o sọ pé o fẹ́ lọ european country pẹ̀lú virgin passport wọ́n sì mí gbọ́ o àwọn kan ṣe díẹ̀ nù wọ́n rí visa gbà lọ́ọ̀kì ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ara requirement tó wà nù àti gba visa ni wọ́n pè ní travel history ìyẹn ni pé ṣé o ti rìnrìn àjò rí kí ni ìtàn rẹ nípa àárín ìrìn àjò lọ ìlú òyìnbó ẹlòmíì bí ọlọ́run ṣe kẹ tó bó ṣe ṣe àṣeyọrí tó kò kúrò níbi tó wà yìí ó kàn wà níbẹ̀ náà ni kò travel out ni a ní àárọ̀ tí n bá kó ṣọ́ọ̀bù mi àwọn yẹn máa jà mí lólè ẹsùnmà ẹsà ṣe mọ̀ pé ọmọ tó ń ṣiṣẹ́ déédéé ó yẹ kó ní àsìkò ìkan ìgbádùn ìgbà tó náà fi ṣàyé nínú ìrìn àjò wa gẹ́gẹ́ bí ìrìwúrọ̀ travels and tours ohun tá a kọ́kọ́ mú lọ́kùnkúndùn ni tour packages ìyẹn ni pé ìrìn àjò àjọlọ pẹ̀lú àwọn èèyàn tá a máa tó ogún tá a máa tó ọgbọ̀n a wá ṣe visa fún gbogbo yín a ní bẹ̀rẹ̀ account ohun tí ìrìwúrọ̀ travels and tours fi yàtọ̀ nìyẹn àwọn ìlú kan wà tó yẹ pé kó o tó lè rí visa wọn gbà wọ́n lè ní kó lọ mú ilé wá kó lọ mú ilé wá kó lọ mú account oṣù mẹ́fà wá kó lọ mú bá kó lọ máa wò wá àwa máa ti ṣe arrangement ẹ̀ pẹ̀lú àwọn dmc a ti kó ìwé tó yẹ ká kó lẹ̀lẹ̀ a wà sọ pé ok a fẹ́ kó àwọn èèyàn wá sílùú yín o fún ọjọ́ mọ́kànlá fún ọjọ́ mẹ́jọ fún ọjọ́ mẹ́wàá a dẹ̀ kó wọn padà wọ́n ní ká tọwọ́ bọ ìwé àdéhùn pé gbogbo àwọn tá a bá kó lọ a máa kó wọn padà o a dẹ̀ tọwọ́ bọ wọ́n á dẹ̀ sọ bóyá pálí wọn dà ẹsẹ̀ díẹ̀ a fún yín visa ṣe rí pé torí pé a ní integrity a dẹ̀ ní orúkọ tó dáa a ti secure visa fún àwọn yẹn visa tẹ́lòmíì ti ṣe tí wọ́n ti refuse ẹ̀ láì mọye ìgbà ní ìrìwúrọ̀ travels and tours pẹ̀lú orúkọ rere àti ìbáṣepọ̀ tó dánmọ́rán a máa ń gbà á jáde fún àwọn èèyàn tí wọ́n dẹ̀ máa ń rí ìrìn ìlú òyìnbó wọ́n máa ń rí ìlú òyìnbó lọ ẹ wá gbọ́ o tá a bá fẹ́ lọ tọ́ package wa a wá kì í sọ pé ẹ tó bá dọ̀hùn ó dẹ̀ mọ́ wa ta ẹsí tí ó mọ̀ bí ọ àbó ṣẹ̀ṣẹ̀ pé uber rárá a ti kó visa pọ̀ a ti kó return flight ticket òótẹ́ tá a jọ máa sọ a ti kó pọ̀ mọ́tò tí ó gbé wa mọ́tò kan náà ni gbogbo wa máa wọ̀ ń bẹ̀ yes àparò kan kò ga ju kan lọ a máa ń fìyẹn fún àwọn ẹni orí ọ̀fẹ́ láti disvergé passport wọn pẹ̀tọ́ bá wá padà dé a wà sọ fún ọ pé ọ̀dà canada tó ló fẹ́ lọ yẹn ọyà lè apply fún báyìí sí tó bá ti ń bẹ lákàntì ẹ a bẹ̀ ṣe ìyẹn àkọ́kọ́ ìkejì ní study visa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wù láti lọ ìlú òyìnbó láti lọ kàwé ẹlòmíì ó ní lọ́kàn pé kó náà tiẹ̀ lọ́mọ ń lo òyìnbó fún kàwé lọ́wọ́ sọ́mọ bá dẹ̀ kàwé tán a rí iṣẹ́ ẹlòmíì ò mọ̀ pé n tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ ìrìn àjò gbà lọ kàwé ìlú òyìnbó tó ò bá mọ̀ èèyàn lè fi owó ṣòfò o ní láti mọ bí ìrìn àjò ẹ ṣe máa ń rí torí pé àwọn kan wà tó yẹ pé tó ò bá kíyè sára ó san tuition fee wọn ò ní fún ẹ ní visa school ò dẹ̀ ní dáwó padà ó ti wà lára terms and conditions wọn owó dẹ̀ sáìnì láì jẹ́ pé ó kà tán ṣe mọ̀ pé tẹ́lòmíì tán bá bèèrè fún tán bá ní ẹ kó ka rules and regulations
contract terms and condition aka wo pe kini e ti poju aka bu wallu nti eni lai mo pe nipa sise be o ti dera re ṣugbọn ni iri owo travels and tours a ma ye terms and condition school to ba fe lo wo ti terms and condition wo ba te wa lorun awa ma so fun e pe to en to fe se yo awa le be se o school eleyi a le be mu school eleyi la ma mu elomi o mo pe school fees to n fe san bodo je school fees agbara mu ka a ye wo a wo living expense a wa wo gbogbo e po tori pe ninu statement of account ye awon nkan to yibo ma wo ni e to ba fe lo kawe odun meji won fe ri owo to ma na lodun meji yen ninu account ye kan to le fun ni visa ni ri owo travels and tours gbogbo e lati ma ye wo yeke yeke a ti gbe gbe wo sira won pe oda eja wo bayi eja tu wo bayi eja tu gbe bayi oda bayi ni a wa gba yin niyanju tara yin ba de ko toro a to da ka mo wo yan ṣugbọn wa nu akole pe ni ri owo travels and tours won tan mi won so toro fun mi emi ni mi o ba a ma ye irin ajo ewo a wa so fe de pe orilede le te ba kawe tan won ni je sise o kile tu wa fe lo se nbe te ba kukulu eleyi te ba kawe tan elebe esin mo gbebe elebe esin ni mo sise won a de fun lori ofe lati mo se se mo ke lomi lo mo nlu ibo omo re lo n toto omo re de

0: ni orúkọ Jésù.
1: Amen.
0: Olúwa alágbára tún sílẹ̀.
1: Amen.
0: Wòsàn.
1: Amen.
0: Dáǹdè.
1: Amen.
0: Gbàlà lónìí.
1: Amen.
0: Jésù Olúwa wa.
1: Amen.
0: Kòkó yìí wàásù mi fún ti àkókò yìí ni wáìnì tán. Wáìnì tán. Mo sì mú ìsọ wàásù mi jáde láti inú ìwé Jòhánù orí ìkejì. Ó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní. Èyí tí ó kà báyìí wípé
2: ni ọjọ́
0: kẹta
2: a sì ṣe ìgbéyàwó kan ní Ghana ti Galilee.
0: Wọ́n wá ń ṣe ìgbéyàwó kan ní Ghana ti Galilee.
2: Ìyá Jésù sì wà níbẹ̀.
0: Ṣùgbọ́n ìyá Jésù wà níbẹ̀. Mo fẹ́ ká fi iyè sí àárín yẹn. Ìyá Jésù wà níbẹ̀. Bóyá ìdí tí ìyá Jésù fi wà níbẹ̀ ni ó jẹ́ ìdílé rẹ̀. Nítorí mọ̀ pé òde tí wọ́n ìbá pé Jésù sí Jésù ìbá wọn lọ bẹ. Ìyá Jésù wà níbẹ̀ gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí. Ìyá Jésù wà níbẹ̀ gẹ́gẹ́ bí ìdílé. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀?
2: A sì pe Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀.
0: Ṣùgbọ́n a pe Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ síbi ìgbéyàwó náà. A pè wọ́n ni. Ìyá Jésù wà níbẹ̀. Ṣùgbọ́n a pe Jésù àtọmọ ẹ̀yìn. Jẹ́ kó dá ọ lójú lónìí wípé bí èèyàn ò bá pe Jésù, Jésù ìwà rí. Bí èèyàn ò bá béèrè Jésù, Jésù ìfara hàn. Ọ̀wọ́n ó sọ wọ́n ibi tí a rí Jésù tó dá sí ibi tí wọn ò ti pè rí. Obìnrin onísun ẹ̀jẹ̀ ló wípé bí èmi bá fi ọwọ́ kan ìṣẹ́ tí a sọ rẹ̀ ara mi yóò yá. Bí ọ̀nà méjì láti rí Jésù ti mọ̀ọ́mọ̀ yà láti ṣèyanu. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ló pe sí ọ̀rọ̀ kan. Wọ́n ní bàbá afọ́jú kan leléyìí. Àwa mọ̀ láti ìgbà ìwé wa bó ṣe fọjú nù. Ta ló dẹ́sẹ̀? Ìyá rẹ̀ ni àbí bàbá rẹ̀ tá a fi bí láfọjú. Àwọn ló pe Jésù. Jésù wa ní ẹnikẹ́ni ò dẹ́sẹ̀ o. Ṣùgbọ́n ká lè fi ògo Ọlọ́run hàn láyé rẹ̀ ni. Nítorí mọ̀ pé ìwà tó ń la ìṣòro kọjá. Èyí kì í ṣe òpin. Èyí kì í ṣe òpin. Ìpọ́jú kí orí yẹn kì í sópin rẹ̀. Ó sì lè dìde o. Mọ́ fàyè fún Sátani kó gbogbo lórí rẹ̀. Èyí kì í ṣe òpin. Òpin kọ́ ni ìpọ́jú ayé rẹ̀. Jésù wa ni ẹ pè wá. Wọ́n sì pe àfọ́jú náà sọ́dọ̀ Jésù. Lójú ẹsẹ̀ ìyanu sì fara hàn. Nítorí mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ a máa ṣẹlẹ̀ nínú òwe mímọ́. Àwọn ọmọ ẹ̀yìn pe Jésù. Ṣùgbọ́n lónìí mo ń bẹ̀ ọ́, mo sì ń rọ̀ ọ́ láti pe Jésù. Láti wá bọ́ ṣèyanu ayé rẹ ni o. Ní ọjọ́ kan àwọn ọmọ wòlíì wọ́n sọ fún wòlíì àgbà. Wọ́n sọ fún Elisa wípé Elisa ibi agbé wà níwájú rẹ̀, ó mà ti há jù. A fẹ́ lọ sódò. A fẹ́ lọ gé ìtì igi ká kọ́ ilé mìíràn. Wòlíì ni a máa lọ. Ṣùgbọ́n ọ̀kan nínú àwọn wòlíì yẹn gbọ́n. Ó ní bàbá ẹ jẹ́ kó wìn. Kẹ́ tẹ̀lé a lọ. Wòlíì náà ni màá sì lọ. Ibi ọba pẹ́ kí Jésù ó bá ọdẹ yóò bá ọdẹ bẹ̀. Nítorí bá pe Jésù sí, ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní kàǹkùn. A ó sì fún yín. Béèrè a ó fún yín. Nítorí ọmọ pẹ́ni tó bá kàǹkùn a máa ń sí sílẹ̀. Ẹni ó bá béèrè là á máa ń fi fún. Ó ní ẹ wá kiri ẹ ó sì rí gbà. Jésù gan ló sọ fún ọba ọ̀hún. Èmi ò mọ ìpọ́jú àti ìṣòro rẹ. Mi ò sì mọ bí ogún ayé rẹ dé yẹn dé. Ṣùgbọ́n ohun tí mo mọ̀ lónìí ni wípé bí èmi bá ṣe wòlíì Ọlọ́run, ọ̀nà àbáyọ yóò dé sọ́rọ̀ rẹ lónìí.
1: Amen.
0: Nínú ogun àti ìpọ́njú tó ń la kọjá yẹn, mi ò fẹ́ mọ bó ṣe débẹ̀ o. Ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀nà àbáyọ yóò dé lónìí lórúkọ Jésù.
1: Amen.
0: Wọ́n pe Jésù àtọmọ ẹ̀yìn rẹ̀ síbi ìgbéyàwó tí à ń wí yìí. Àsọnídìí. Ìpọ́njú tó ń la kọjá yẹn ó mọ̀ nídìí. Bí a tẹ́dé ibi omi tí wọ́n ń gé igi lọ́wọ́, ọ̀kan nínú àwọn wòlíì yẹn àkèrè bá bọ́ sómi gbàá. Ló fi igbe ta.
1: A tọrọ rẹ̀ ní
0: yé.
1: A tọrọ rẹ̀ ní bàbá mi yé. A tọrọ rẹ̀ ní.
0: Bí wòlíì ò bá tẹ̀lé wọn lọ, ta ló fẹ́ képe? A tọrọ rẹ̀ ní. Bá mi àáké tó bọ́ sómi yìí, èmi kọ́ ni mo ní.
3: ake ala ake ni o je omo tin wi o to ni igba igba mi kun mo lo do enikan mo ni gbadura pe ha oluwa mo mo dupe fun to se fun arabirin bi gba re se ko to ni baba e mo ti gbadura awon e mo ni gbogbo e o wa alaje mo sun mo mo gba ti mo ira gbogbo ti mo ra e mi le sun mo ni do medo medo to ba ti ku die ka to iwa na nkan iwa na nko gbogbo to polopo ko ti an fin sise loni atoro re ni eya mi ni o wa alaje mo sun orisirisi o ko ni aforu o yen domule lanta se wo ma polon le gba ninu gbese yi iya yi to je oluwa gban ya minu iya yi to je oluwa gban ya minu a o da mi mo ya a o da ya mo mi iya yi to je oluwa gban ya minu ah iya yi to je oluwa gban ya minu iya yi to je oluwa gban ya minu a o da mi mo ya a o da ya mo mi iya yi to je oluwa gban ya minu afi ko lohun o gban ya re nu loni
4: amen
3: mo ni loruko jesu olohun o gban ya re nu
4: amen
3: so ngba woli elijah wi pe ibo lo bo si nta mo pe loni mi na nbere lowo re gogo bi ogun aye re yen ja si to ba si olohun lo ran mi ni se wa bo loni
4: amen
3: olorin ye pe agbagbo bi la